yei ɛna wakɔ no basekere sɛ ɔbɛsiesie ne mpa so na sakere no ada mpa so na woada fom a ɛfa wo ho bɛn yɛn deɛ yɛyɛ dwom ɛne ɛsɛ yɛma wo ntɛmu wo teɛ kyira